0: fi ọgbẹ ẹwẹ ìjọ lórí ta ṣe ọba àkọbí ọba mi ò tajà ó ní ìgbà tó ń wà nàìjíríà ó ti rí ọmọ dáadáa ní bó ṣe sọ pé ó fẹ́ fẹ́ ọmọ mi nìyẹn ká tó máa gbọ́rọ̀ lọ òló bẹ̀rẹ̀ tó kó 20 million lẹ̀
1: olú
0: kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn káwọn máa sọ lọ gbogbo ìgbésẹ̀ ìdá gbé máa yẹn ń gbé ìgbà tó wáyà wọ́n ní pé kí ni ẹ masters tó lọ ṣe máa yẹn lọ sọ 60 million masters
2: 20 million lè lo for 2 million
0: ká fi change kan sí yẹn káwọn máa sọ lọ o ìjọ ta lọ sí lúkọ àgbẹ̀ tí bàbá fún wa lóròró ìjọ friday tó kọjá yẹn mo máa lọ tẹ́pẹ́ pẹ̀lú bẹ́sẹ̀ ṣe tó mi máa ṣe tàkàtìkà kà máa lọ àwa lọ ìjọ yẹn lọmọ mi lọ ra ticket káwọn máa sọ̀rọ̀ lọ nísì ọmọ mi lọ pẹ̀lú masters ó débẹ̀ nísì ó ti lọ́kọ́ àwọn family ọkọ̀ yìí wá níjọ́ saturday àwọn èèyàn tó lọ ń wá sí introduction wọn wà bí wọn ṣe jẹrì àwọn family ẹ ló wá torí pé màá yẹn ò sí ní nàìjíríà àwọn family ẹ ló wá ṣe introduction ìjọ friday.